fún mi ọtún lọ jílé òtọ́ mi tẹ́rẹ́ tán gùtì jan de dieu èmi jẹ́ mi wá dẹ́dẹ̀ yọ ẹ wá kú ọtún tí ọrùn wa tán lẹ ọ xọ́sùn dáńgbé ẹ jà wẹ́ sọ bọ́rọ̀ àzánfọ́ tán gọ́ nùkwásùn kó yà fọ́ ó kó àtọ́nukún ló kó gọ́ tó yín wẹ́yẹ ọ̀gán àìsàn pẹ́pẹ́pẹ́ ọ tí ọ tán ẹ̀ náà ìsìn kí ọ rántí ẹ yín á ṣe àpárá kú tó kó tán ẹ ẹ ká ò gantan tán ẹ̀ràn tẹ́ ló òkú tán gbé òtọ́kọ́ sàárì dán òun sọ ìjà wẹ́ ni ẹ wá jẹ́ gantan tán dínúkún ìgbọ́n mi pẹ́pẹ́pẹ́ ẹ̀ náà tí tẹ dó òtí ọ tán jírí dó òjọ tẹ tán ló àgbàlẹ́ lámẹ̀ sẹ́kàn jírí òkọ́ gbóhùn dán ẹ wá kò ò gan ẹni pẹ́pẹ́pẹ́ ẹ̀ náà tẹ́ tí ọ tán ló kó tán gbé ló àgbàlẹ́ lámẹ̀ ló kó yẹ tán gbé dán àgbàlẹ́ lámẹ̀ ní káyín òtọ́ tó ní ẹ ká kò gan tantan ẹni omi yẹn tún lọ jílé ìzànkan ayẹwẹnu àlọ ẹyìn wẹndomẹsìnù ẹyọ ìnà bọlọrọ dójìtàn ẹ wá kò gan wẹrọpọ zàmẹrán omi yẹn tún lọ jílé ìnà tí agunbo náà kò nù kó ká ìtàn ká jẹ àìtẹ ọrùn síbìgbè ẹ wá yẹn àzánfọ tọnu kún ló gbọ nù kwásán tán ẹyọ gan tẹwẹmẹ pẹpẹpẹ ẹnà tí tẹ dó agbaza tó jí ẹ kò gan tantan ẹni ẹnà bó fífa mi sáré pọ dójìtàn lo yẹwẹ nkwédo dako gẹlẹkwé tán èmi ẹ ọ basilic saint jean de dieu àgbàlẹ́ lamẹ́tán lo tọ́ tó dàn yé gan ò mẹ pẹ́pẹ́pẹ́ ẹnà sọ mantintọ́ gùtì jan ló tẹnà gùtò tán lo rẹ̀ mọ́ tọ́mẹ̀ gan ló kó àkọ́ ẹni ọ ẹnà yìí mẹ́wàá mẹ́tẹ́ sí jọ̀nà lo rẹ̀ mọ́ tọ́ lo àgbàlẹ́ lamẹ́ lo tọ́ tó kọ́ntàn tó lómi tọ́ ẹ lọ́ọ́ jẹ́ yín mẹ́tẹ́dá sí wọn èmi àrìn bó náà sì kú iná òmìnira kó ògùn tí jan de dieu àdẹ́rẹ́ tọkọ sàrí tán sí ìfìlẹ̀ gúdó ló kó ẹ tán gbèrò àgbàlẹ́ lámẹ́sẹ̀ kan yìí tán yìí kọ́ntàn tó lómi tọ́ mi máyà lè pé wọn bọ̀ mẹ́fẹ́ náà mi tán ẹ náà fi pẹ́ẹ́ sẹ́dọ̀ ọ̀lọ́dọ̀nù òmìnira.

Bẹ́ẹ̀ni, ọ̀pẹ ni ó yẹ olúwa ọlọ́run wa, adúpẹ́ fún olúwa ọlọ́run ẹni tí ó jẹ́ olóore ọ̀fẹ́ aláàánú jùlọ gbogbo ẹ̀ tí wọ́n lọ́jọ́ tún ní adúpẹ́ fún ìlọ́kàn jọkàn ìpẹ́ ẹ̀kọ́ àsìkò wa. Ọjọ́ ìní ti ọjọ́ pàtàkì nípa ọjọ́ ìgòkèrè ọ̀run àyájọ́ àjọ̀dún ìgòkèrè ọ̀run lọ́wọ́ Jésù Kristì gbogbo àwọn onígbàgbọ́ àgbáyà kì í pé ẹkú ọdún. Ọpọlẹ ó ṣe láyé àtìlẹyìn jẹ ìlọ kristi fún wípé pèsè sílẹ lágbára tó lọpọ wa ní àódé ilé ògo yìí akínlẹkàn sí pé kọjọ tòun ní ọjọ òní ti ṣe ọjọbọ ojúmọ kẹrìnlá nínú oṣù bíbí ọdún ẹgbàá ó lé mẹrìndínlọgbọn láti lè ṣe ẹrúfẹ ṣiṣẹ aago mẹsànán ti kọ ìṣẹjú bíi mẹfà báyìí gbogbo ẹ olùgbọwọ ètò akínlẹkàn sí ẹni tí ń bá ń sọrọ ní akọwé ǹjẹ ìlú ìṣẹlẹ àrẹmọlẹ pọpọ ń bọ ní ojú ọnà báyìí akínpẹ kọjọ tí ò ní ẹni tí ẹni dúró tí ó ẹni ojoojúmọ ojú òní tí ó ọlọrun fi sílẹ olùwà máa gbé yín ga ayọ ẹni fún yín ní àkókò yìí o tí ó ṣe pàtàkì lánàá pé kí máa ṣe alátìlẹ nígbà tí ń tọrọ àwọn wò yìí a rò pé àǹfààní ó jẹ fún wa akínlẹkàn sí pé kọjọ tí ò ní jẹ a ó máa lọ pẹlú ìsẹyà

bẹ́ẹ̀ ni a ó máa ṣọpẹ́ bẹ́ẹ̀ ni ìbàdàn a ó máa dún fún olú ọlọ́run ọ̀hún náà ni ìdílé ìyáwó alájà rísíkátò bànúpé tí wọ́n ṣe ìyàwó alájì saliu kumar wọn ní àkókò wọn fẹ́ láti dúpẹ́ ní ọwọ́ yín lọ́lọ́kan ọ̀jọ̀kan fún àdúró tì yín fún gbogbo àdúrà tí ẹ gbà sí àwọn ní àkókò ìsìnkú àti mísà èyí tí wọ́n ṣe sí ìyá wọn ọ̀wọ́n jùlọ ìyáwó amásílẹ̀ ònẹ́dọ̀ tí wọ́n jẹ́ ìpètò ọlọ́run ní ojúmọ́ kejìdín ní ọgbọ̀n oṣù ọpẹ́ oṣù kejìlá ọdún ẹgbàálémẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí akẹyìn sí báyìí pàtàkì wọn làwọn fẹ́ kí gbogbo àwọn aráàlú paraku ti ẹdúró ti àwọn gbogbo ẹgbẹ́ tẹ́kẹ̀ ti túrú lọ́hùn-ún àwọn ẹbí mànẹ̀ kànùké àti tùrẹ́ ọmọ garuba akẹyìn pé ọlọ́run wà pẹ̀lú yín bẹ́ẹ̀ ni gbogbo àwọn àbúrò ẹ̀gbọ́n lọ́kùnrin lóbìnrin ṣàbí rosalie maria juliet antoinette jean vincent akin lọ́kàn ọ̀jọ̀kan gbogbo àwọn aráàlú chao lọ́hùn akin alhaji blamos pẹ̀lú gbogbo ikọ̀ tí ó tọ̀ lẹ́yìn akin lágbára tìlú ẹ̀dẹ̀ mẹ́ka yìí alhaji ibúgbàtà akin ìyàwó àwọn ọmọ yín ọlọ́run wà pẹ̀lú olúwadúró tì yín bẹ́ẹ̀ ni bàbá ajibode antoine tọ̀tọ̀lá fi kí tí wọ́n ti ṣe olùdarí ètò ẹ̀kọ́ ní ìgbà kan pẹ̀lú ìyàwó yín pé ọlọ́run kò ní fi sílẹ̀ ní ọjọ́ tí ò ní o gbogbo àwọn tí wọ́n kù tí wọ́n débẹ̀ akíyín gbogbo àwọn àna tí wọ́n kù láti ìlú túrú ìlú báníkù àrálù pẹ̀rẹ̀rẹ́ ìlú paraku akíyín alájà mólíkàt akíyín alájà iná sábírà akíyín ìyáwó mama madam fáliti sabin wenyaki ìpè akíyín adúrótì gbogbo ẹ tiẹ débẹ wọn ni àwọn ìṣọ ikú kí wọn dárúkọ lọ́kàn jọ̀kan ní ọ̀kọ̀kan ìyàrí pé fún gbogbo tí ẹ ṣe ọlọ́run ni ẹlẹ́sàn lágbára tí olúwa gbogbo kò ní jẹ́ pé nípa ìtukú ni wọn máa fi san fún ṣùgbọ́n nípa àwọn ayẹyẹ ní ìgbéyàwó àti àwọn ohun mìíràn ni a ó máa ṣe jẹ́ olúwa bùkún ìyáwó pàtàkì ni wọn kí ní ọjọ́ tí ní jẹ́rìí àwa tí wọ́n ṣe alájà rísíkátò bànúpé kí wọ́n ṣe ìyàwó bàbá wa saliu kumar wọn ni kàkíyìn àkí ìyàwó ọgbẹ́ ẹ̀kú ìnáwó olùwàjẹ́yìn ìyàwó ọ̀dà bẹ́ẹ̀ ni gbogbo àwọn ará àkí bàbá wa alájì àkí ìpè ẹ̀kú àdúró ti lágbára tó wà ẹ ò pẹ́ láàrin ayé o èṣù kò ní kó sí àríyìn olùwàbùkún ní àkókò yìí ayọ̀ ni fún yìí o.

bẹ́ẹ̀ni ìgbà náà ni bàbá wa tí wọ́n ń ṣe sùmọ́nù màjídì bàbá ilé èso samalek olóhùn fi àkókò yìí gbogbo ẹ̀ tí ẹ̀rùn wá láti já èso ní ọ̀dọ̀ tí àwọn láwọn kí ní ọjọ́ tí ò ní pé ọlọ́run kò ní jẹ́ pé ó lè ní ẹlò ò ní jà ní ọjọ́ tí gbogbo tí ẹ̀rù gbà òun rere ní ẹwà fi ṣe ní ọjọ́ tí ò ní gbogbo ìdílé kùlúgbàlẹ̀ akí tilẹ̀ bẹ́ẹ̀ lọ́kàn ọ̀jọ̀kan ǹjẹ́ gbogbo àwọn tó yẹ pé wọ́n sì ti jẹ́ pé ti àlà ọlọ́run a fi sí ajẹ́ kí ilẹ̀ kí ó rọra fún ní ọjọ́ tí ò ní o bẹ́ẹ̀ ni olóhùn kí ìyá tí òun àlájà wọn láwọn kí pé ó pẹ́ fún wa onídàgbò ṣe ìyàwó tí òun pẹ̀lú ìdílé olóhùn kí ẹnì kọ̀ọ̀kan pé ọjọ́ tí ò ní gbogbo àwọn ará àdúgbò títí wa kí yín o àwọn àgbààgbà àkí yín pé ọlọ́run àbùkù yín bẹ́ẹ̀ ni ẹ̀yin tó jẹ́ pé bóyá ẹ ní àwọn ayẹyẹ ìnáwó tí ẹ nílò àwọn àga gbogbo tí a lè nílò fún ayẹ kó lè ládùn wọn ni ẹ má ṣe ro nǹkan mìíràn mọ́ tí ẹ bá ti tẹ àwọn ní ago báyìí ìbá ṣe ní ìdájí ìbá ṣe ní ọ̀sán ìbá ṣe ní orun kódà àwọn ti ń retí yín báyìí gbogbo àkókò tẹ ti pè wọ́n ni àwọn ti ń bẹ fún yín jẹ́ kí ọlọ́run kó bùkún ní àkókò yìí bàbá wa tí wọ́n ṣe sùmọ́nù màjèlé bàbá ilé èso ọ̀yàwó

0: bẹ́ẹ̀ni a tẹ̀síwájú pẹ̀lú ètò bàbá tó ń ṣe bẹ́lò jàfàrà ṣanakọ ni ènìyàn ńlá ló fi àkókò yìí láti kí bàbá ti òun bẹ́lò razak tí wọ́n bẹ ní òru tọkọ̀rọ̀ lọ́hùn-ún ìyàwó pẹ̀lú àwọn ọmọ ẹgbọ́n ti àwọn bẹ́lò bisiri tí wọ́n bẹ ní àdúgbò títúrú ìyàwó pẹ̀lú àwọn ọmọ gbogbo ẹgbẹ́ àsìkò láyé akínpẹ́ kú gbà olùwàbùkún kí àwọn ìdílé àná jẹ ìdílé àìdì tán nílùú yàwí lọhùnún ìdílé bàbá òtìlú sáwẹ paraku akínyìn lọlọkan ọjọ kan pé ọlọrun wa pẹlú àwọn ọmọ nafisatu adigun babatunde rifibanatu akínyìn abike mufuliya marufat ìyá fizaki ní ọjọ tí ò ní bẹẹni ìyá wa alhaji awawu ní damagi lọhùnún ke ẹkú àsìkò wa ọláyà tẹlẹ ọba ọ̀nà ẹkọ ọjọ tí gbogbo ẹtẹ dárúkọ tí àwọn ọmọ tí ẹ bẹ ní àdúgbò gàgbébú ọlọrun kì í pe lágbára tí olúwa kò ní búrú fún ẹnìkankan àjẹ bẹẹ lójà fáwọn oníkẹ kì í pe kẹ máa fi ṣe ìgbádùn.
1: bẹẹ lolúwọlé àti ọ̀nà wo adéwálé.

bẹ́ẹ̀ ni mo kí lẹ́kàn sí pé kújú jẹ́ alájà rísíkàtù bànú pé ẹ tí wọ́n ṣe ìyàwó alájì sálùkùnmí àgà àwọn náà ni wọ́n ní kí a kí ní arúgbó títírú mẹ́wọ́n ní kí a fi àkó láti kí gbogbo ẹni kọ̀ọ̀kan yín fún gbogbo àdúró tì yín fún gbogbo àdúrà tí ẹ ṣe sí àwọn fún ìpè tí ẹ pè wọ́n ní àkókò ìsìnkú àti mísà ìyá wọn ìyá wa olóògbé màṣẹlẹ̀nà ọ̀nẹ́dàn tí wọ́n jẹ́ pé ti ọlọ́run ní ojúmọ́ kejìdí ní ọgbọ̀n oṣù ọpẹ́ ọdún 2025 jẹ́ ó ti lọ bí oṣù márùn-ún sẹ́yìn báyìí àbíyẹ kẹfà jẹ́ wọn láwọn kí pàtàkì gbogbo àwọn ara àdúgbò títúrí pé ẹkú àdúró tó ẹkú ìnáwó ẹkú àdúrà tí ẹ ṣe ǹjẹ́ kò ní burú fún yín ní ọjọ́ tí ò ní gbogbo ẹgbẹ́ tẹ́kẹ̀ títúrú àwọn láwọn kí o gbogbo àwọn ẹbí mànẹ̀ kànùké àti ture ọmọ garuba àkì ẹnì kọ̀ọ̀kan yín bẹ́ẹ̀ ni wọ́n láwọn fi àkókò gbogbo àwọn ẹ̀gbọ́n àbúrò lọ́kọ̀rin lóbìnrin sabi rosalie maria juliet antoinette jeanne vincent gbogbo àwọn ara chaworo akínpẹ̀ ẹkú àdúró tì alhaji blamos pẹ̀lú ikọ̀ tí wọ́n tọ̀ wọ́n lẹ́yìn pé àwọn kí n pé àwọn fi ekú kí a máa fi san fúnra wọn ayọ̀ ní oúnjẹ fún yín ọjọ́ tí ò ní alhaji ebú bàtà wọn láwọn kí o ẹkú ọrọ̀ bí ẹ ṣe ṣe lágbára tó lọ àhóluwa ní asẹ́yìn fún yín ní àṣà san rere ìyàwó wọn láwọn kí wọn ní ọjọ́ tí ò ní bàbá wa ajíbọ́dẹ antoine wọn láwọn kí yín tí wọ́n ṣe ọ̀gá iléeṣẹ́ ẹ̀kọ́ ní ìgbà kan wọn làwọn kì í tọ̀tọ̀ àti ìyàwó yín wọn la ẹ̀kú àdúró tí o gbogbo àwọn tí wọ́n ti àwọn tí a lè dárúkọ lọ́kàn jọ̀kan fún gbogbo ẹni tí ẹ dédé ẹ má bínú sí àwọn gbogbo àwọn àna tí wọ́n ti ìlú toruwa ìlú bánikọ́ra ìlú pẹ̀rẹ̀rẹ́ ìlú paraku àkí ẹnì kọ̀ọ̀kan yín bẹ́ẹ̀ ni pàtàkì alájà múlé kátò wọn làwọn kí o alájà iná sábìrà kí yín ìyáwá fálítì sàbẹ̀wò ni àkí pé ẹdúró tí àwọn nípa oúnjẹ ìyàlágbára tó lùwà ọlọ́run ìfẹ́ náà kò ní pinna rẹ̀ ní àdọ̀ yín o ya sì fi àkókò àkí ìyáwá pàtàkì pé ẹkú náwó ẹkú bí nǹkan ṣe lọ lágbára tó lùwà ẹ̀yìn ìyá ò ní burú o gbogbo àwọn ọmọ tí ó fi sílẹ̀ ọlọ́run á wà pẹ̀lú yín o alájà jessica tubanu pé mo kí yín pẹ̀lú alájì wa sálùkùnmí àgbẹ̀ ẹkú náwó ẹkọ́ ọ̀rọ̀ ọmọ àlàáfíà ni fún yín lọ́wọ́ àbùkù yín ayọ̀.

bẹ́ẹ̀ni ìbà fún ọlọ́run ọba lókè ọba tó dá ayé àti ọ̀run ẹ kú wájú gbogbo ẹ̀yìn tí ẹ ti wájú ti ń jó tí ẹ ti ń mìlìkì wọnyẹn a ó máa tọrọ ayọ̀ ìfẹ́ ọlọ́run ọba lókè lórí ẹnìkọ̀ọ̀kan wa ni ọ̀dà ànímọ́ra pẹ́ torí ọjọ́ ti ń lọ jẹ́ a ó tẹ̀síwájú gẹ́gẹ́ bí orúkọ mi rẹ̀ mo máa síjú bàbá wa àwọn ìgbìmọ̀ tí a mọ̀ sí olùfẹsẹ̀ àti wọn jẹ́ olùdarí ojúlẹ́kọ́ àdáni tá a mọ̀ sí les assurés ní òkè ọ̀dàmà bí olùgbani ní òkè ọ̀dàmà lọ́hùn àwọn ni wọ́n tọrọ àwòyí láti fi kí ẹbí tara ìbátan láti fi kí gbogbo àwọn olùkọ́

0: Bene, grazie di essere, ti siamo guardati con questi buona, e tu vada a mettere su a giù, vedremo.
1: Bene, vieni in te su a giù alla offiri, baba va mo giù lo, e chiamo si, fa la giù, Joseph Nubile se a tempi lo paracu, ti vuoi bau giù le se, va la tv che abita rai batta, bugue, tienra, a mo già, ni so buti a mo tamo si, a tempi lo paracu, la mo che io, a tagliere fu bugua, quata quata, on è a mo bagui, a camaria, no già di pua, chiamo qui a mo quasi qui. Àwọn tí wá fásikò yìí tọwọ́ tẹ̀wọ̀ fi kí ọba àwọn dacha nílùú paraku ereto ní àdúgbò búndaro láàfin ọba lọ́hùn wọn láwọn kí wọn pé wọn kú ìtọ́jú kí bàtà pẹ́lẹ́sẹ̀ kí adé pẹ̀lú rí kí àṣẹ pẹ̀lú lẹ́nu ọba wọn ni ẹkúṣẹ kárakára sì kí àwọn àmọ̀wà ọba pátápátá àwọn ayaba ọba ni bàbá wa mọ̀gbìn lọ́tẹ́ àmọ̀ sí Fọlájú Joseph ní ojúlẹ́sẹ̀ àtẹ̀wọ̀n kí o àwọn aláwọ̀ kí gbogbo àwọn dacha pátápátá lọ́kọ̀ọ̀rin lóbìnrin ní ẹ̀mẹ́dí àti lágbà pé ẹkú dédé wòyí ẹwà rí ní ọmọ afẹ́ ẹkú balẹ̀ jẹ́ ẹ̀hún tẹ̀síwájú ọgbẹ́ni general
0: àwọn aláwọ̀ dacha àwọn aláwọ̀
1: dacha ọ̀dàwọ̀ tẹ̀síwájú
0: ní ẹ̀kú. Yàwá tí wọ́n ṣe alájà rí sí kátó banú pé ọkọ̀ wọn ni Alhaji Salu Kumaga wọn láwọn fẹ́ ní ẹ̀kọ́ láti dúpẹ́ lọ gbogbo àwọn tí wọ́n ṣe àtìlẹ́yìn fún àwọn tí wọ́n náwó àwọn tí wọ́n fi àdúrà ránṣẹ́ àwọn tó pé wọ́n ṣe ojúṣe wọn nígbà tí wọ́n ṣe ìsìnkú àti mísà ìyá wa ẹni ọ̀wọ̀ Marcelina Onedan tí wọ́n jẹ́ pé ti Ọlọ́run ní ojúmọ́ kejì ní ọgbọ̀n oṣù kejìlá tí ó kọjá lọ́hùn wọn ti lọ bí oṣù kẹfà sẹ́yìn báyìí wọn fẹ́ pàtàkì láti gbogbo àwọn ara àdúgbò títúrú tí wọ́n fi tí wọ́n débẹ̀ lẹ́sìn ọ̀pọ̀ gbogbo ẹgbẹ́ tẹ́kẹ̀ ti tú lọ́hùn àwọn ẹbí mane kanuke àti ture ọmọ garuba wọn làwọn kìyìn bẹ́ẹ̀ ni gbogbo àwọn àbúrò ẹ̀gbọ́n sabi rosalie maria juliet antoinette jean vincent gbogbo àwọn ará ìlú chawo lọ́wọ́ akínọ́lọ́kanjọ̀kan alhaji ibrahimus pẹ̀lú ikọ̀ tí ó tọ̀ wọ́n lẹ́yìn alhaji ibu bàtà bàbá àtọpàtàkì akin pẹ̀lú ìyàwó àti ìdílé yín pé ẹ̀kọ́ ọjọ́ tìrún ẹ̀kọ́ àdúrótì ìyá bàbá ajibode antoine tí wọ́n ṣe ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ ní ìgbà kan ní ìpínlẹ̀ bọ̀gù pẹ̀lú ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí wọ́n kú pàtàkì àwọn àna tí wọ́n kúrò ní ìlú bẹ̀m̀bánikwara pẹ̀rẹ̀rẹ́ àwọn tí wọ́n kúrò ní túrú àti ìlú paraku akin alhaja múlé kátó akin alhaja iná sábírà akin ìyáwa fálétí sàbí ni gbogbo iná kí pé ẹkú àdúró ti lágbára tí olúwa olùwàbùkún ọ̀pọ̀lọpọ̀ ni oore yóò jẹ́ ti ọjọ́ tí bẹ́ẹ̀ ni mo fi kí ìyáwa alhaja rí sí kátó mọ́ kí ó bànú pé pẹ̀lú bàbá wa alhaji Salu Kumaga pé olúwa àdúró ti wò ayọ̀ ẹkú náwó.
1: Ọ̀dà àwọn tẹ̀síwájú pẹ̀lú bàbá wa ìtamọ̀ sí olúfẹ̀sán kí wọ́n tọrọ àwọ̀ yìí láti fi kí gbogbo àwọn ẹbí ta ará ìbátan àyè tí ẹ sojúṣe àwọn ní ọjọ́ àná ẹ fi bá wa sí àwọn ètò akínyìn ó ọlọ́run ọba lókè kó wá pẹ̀lú wọn aṣọ àti kí gbogbo àwọn tí wọ́n ń ta àwọn ọjà pẹ́pẹ́pẹ́ fún àwọn ọmọ ní ojúlẹ́kọ̀ọ́ tí àwọn tí a mọ̀ sí lẹ́sàṣúrẹ́ àkí wọn pé wọ́n kú àsìkò yìí àwọn olùkọ́ àwọn òbí àwọn ọmọ akí wọn ẹkúṣẹ́ lọ́dẹ̀dẹ̀ àwọn ọmọ ọlọ́run ọba lókè kó jẹ́ kí arére àwọn ọmọ ìjẹ àwọn ìjọ ọlọ́run akí wọn àwọn methodist náà akí ní àdúgbò kedama lọ́hùn àwọn ẹgbẹ́ akọrin ẹgbẹ́ àwọn pásítọ̀ àwọn olùdarí ìjọ akí gbogbo yín pátápátá ọlọ́run ọba lókè kò fún wa ní àlàáfíà wọn láwọn onígbàgbé àwọn ọmọ ìlú ìkẹmọ lọ́kùnrin lóbìnrin pé ẹ máa kó èròkò délé àwọn ọmọ akọ náà akí wọn bàbá wa ta mo orúkọ rẹ̀ sí olùfẹ̀sán tí mo ní ojúlé ẹ̀kọ́ àdáni tá mọ̀ sí lẹ́sàsúrẹ́ lókè dámà àwọn ni mo tọrọ àwọ̀ yìí pé ká máa jó ká máa meleke.
0: Adúpẹ́ bàbá tí wọ́n ṣe Saliu Majidi jẹ́ sàlámẹ̀lẹ́ bàbá ilé sùn ní ẹ̀ olóhùn fi àkókò yẹ gbogbo ẹ̀ tí ẹ̀ ń wá láti já èésú ní ọ̀dọ̀ tí wọ́n náà kí ni ọjọ́ tó ní pé olè ara kò ní jà ní àkókò yìí olùwà a máa sọ yín gbogbo tí ẹ ó rí nípa ti èésú yìí òre ni ó já sí fún yín ọjọ́ tí ò ní gbogbo ìdílé kùlíbàlì ilẹ̀ bẹ́ẹ̀ àkí yín gbogbo àwọn tó pé wọ́n ti jẹ́ ìpè tí ọlọ́run tí wọ́n ti lọ sọ̀rọ̀ ní ìpè ọlọ́run aláàánú ààbò tí ó dájú a máa fi bò yín ní ọjọ́ tí ò ní olóhùn kí ara tí òun kí ìyàwó àti àwọn ọmọ bẹ́ẹ̀ ni ìyá àti àwọn ìyàwó alájà wọn làwọn kí n pé ẹ̀mí gùn ní fún ọjọ́ tí ò ní gbogbo àwọn ará àdúgbò títúrú akíyìn ó gbogbo àwọn àgbààgbà wọn làwọn kí n pé ẹ̀kọ́ àsìkò ẹni tí ẹ sì fẹ́ láti yẹ pé ẹ ní àwọn ayẹyẹ ìnáwó lọ́kọ̀ọ̀kan tí a nílò àwọn ohun tí ó yẹ fún ayẹyẹ yìí ìjókòó àbí tí ẹni pé ní bàṣà bí àwọn ohun kan tí a lè lò gbogbo nǹkan wọ̀nyí ni wọn ní tí ẹ bá ti tẹ̀ wọ́n lágo wọn dá yín lóhùn báyìí pé kò sí ohun ká agbókágbó tí ẹ bá ti pè wọ́n wọn láwọn ti dúró tì yín bábá sàmàlẹ́kùn lágbára tó lọ ọmọ kìnìún pé kò ní burú fún yín olúwàbùkún yín ayọ̀ ọgbẹ́ náà rẹ̀ mú.
1: Ó dáa nínú ìtẹ̀síwájú aláwọ̀ tó wá fi rí alaji wa ti a mo si agani amusa maso ni ojulewu sun are ti a mo si ifewumi ni kanagbe lohun ti won ki gbogbo awon agbagbo gbogbo patapata awon yawo ti awon ki won je baba wa ti a mo si polo agani ti won je baba ti awon ki won yawo re pelu awon omo aki awon oluwosan awon ti won sa awon eto fun awon yan ni ati ojo ona ni ojulewu sun ta mo si ifewumi ye ku ise lodede awon won yin gbogbo awon ti won dubu lesa olodumare ko fun ni alafia
0: ami
1: ya ki gbogbo yin patapata o won ni awon si n gba ojule se lati fi wi fun wa pe eh abewu wa nbe lofe ti a mo si depi sai lofe bi e ba ti mu ona ile se ti a mo si fewumi ni adugo kanagbe lohun je ni ago mejo olofe ni ago kan osan gege ni won tilekun won yi eh won wa eje abi arun ta mo si hepatitis abi tension abi diabetes to sugar nu abi itin se agbara je ta mo si le ne gbogbo re ni won se to je pe won wa je awon nbe lara ni kokan abi ko si lofe ni won se fun yin bi e ba ti dogba ni ojo la ni won pari awon eto yi ni ojulewu sun ta mo si fewumi ke sare sare tete ki e debe ki won se abi wa ara yi fun yin lofe ni alaji agani amusa maso ki gbogbo yin patapata e aku asiko ya o ma tesiwaju
0: adupe wa na ki won pe olorun aduro ti won imo na olorun gba ni won ojo ti oni be ni ba tun se belo jafaru asanra ko ni ni lo fi aku lati ki baba ti won belo rada ke ni adugo ori tokon lohun ya o pelu awon omo belo bisiru ti o je egbon ti awon adugo ti ra ki be si ni eku ara fera ku won ni won ni eka ti o je pe ti olorun ni turu lohun abi ni bi tiru olorun ko de re fun eni tohun ya wa alaja wa wu ni damage lohun ki o gbogbo egbe asiko laye ore won pataki ajebita la kin o ti jani mashude pelu enwa ti won se marisha won lawon kin pe ko jo ni pelu dele yin be ni awon ana aye ditan ti lu yawe dele babi o ti sabe parako kin gbogbo awon mo ro kan jo kan dupe fun pe oluwa awoyin ni ojo ti gbogbo en to je pe a o le ranti daruko pe olorun lanu o se atilemi fun ku ni fisile ba bere jafaru awon ana kin pe ko ojo ti ni gbere re mu
1: ada je a o si ri baba wa won julo ti a mo si iyemi ibrahim siliu alaji ti won ta awon ja pepepe ni eba ile awon lopa abele ta mo si police republican ti lu paraku won la won fasiko yi lati fi ki gbogbo eyin egbun awon aburo te nse iranlowo awon lati ba won taja eyin na ti esin raja ni ojule se awon ti a mo si olorun be won ni atajire fun gbogbo yin patapata alafia ko si keni kokan wa a si fasiko yi a fi ki gbogbo awon alaja gbogbo awon ti won ti lo ni maka bi won fi lo layo bakan na ni won tun pala pelu ayo a ki won ye alaji wa won lawon ki baba ta won alaji sabibu rama olubambi awon na ki baba iko ojo meta won si ni won nigbagbe awon alaja ya ti awon ki won yawo awon yawele gbogbo yin lawon ki patapata lati odo alaji wa yemi ibrahim siliu ni oni ki akeyin a o tesiwaju
0: mo bi a le fesara jode eko ni
1: bien ni

0: Bẹ́ẹ̀ni kúrò ní ìwọlé bàbá lójijì báyìí lágbára tí olúwa ayọ̀ ní fún yín ní àkókò yìí àti pé àti lọ bí òpin ètò àtẹ́jọ́ tó ń torí pé àròyé ọjọ́ mọ́sọ́lókù gbọ́n tẹ́ bọ́ a ní kí ẹ máa ṣe ètò kẹ́dúró tì wá nínú ètò wọ̀nyí àdára fún yín. Bẹ́ẹ̀ni fún àkókò láti kí gbogbo àwọn ìdílé ìdílé mọ̀dá akin bàbá àtọ̀tọ̀ olùwàgbé ìdílé kó ní akíta ìsìn bàbá olùmẹ̀sán akin pé kọjọ́ tó ní ìyàwó tí wọ́n ṣe tomate ẹ̀ ti bí àrùs àkìyìn ìyàwó àgbàṣídọ̀ka sàdúpẹ́ o bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí wọ́n kó ìdílé tachin àkìyìn ìdílé egúsọlá àkìyìn ìdílé àṣípa gbogbo ìní àkí ìdílé ògúrẹ̀mí àdúpẹ́ fún ìpè aláàánú kò ní fi sílẹ̀ ọgbẹ́ náà lọ.
1: Bẹ́ẹ̀ni àkìyìn ṣùgbọ́n ẹ̀yìn tí ẹ̀gbọ́n alórí tó ní ọjọ́ ìní tí ẹ̀ tọrọ àwọn àwo èyí já sí pé ẹ̀ tí ń ṣèrànlọ́wọ́ àwọn ètò yìí ẹ̀ fẹ́ kí ètò náà kí ó lọlẹ̀ àkìyìn fún àwọn náà tí wọ́n ti ń gbèrò ẹ̀sẹ̀ bíi tiwọn kalẹ̀mà gbé lárugẹ fún méjìlá péré ni àní à ń ṣe láláyè fún wa ní gbogbo àsìkò pé bí ẹ bá fẹ́ tọrọ àwo ǹjẹ́ fún méjìlá péré ni tiẹ̀lẹ̀ kí ẹni márùn àbí mẹ́fà tí ẹ bá ti rí ẹ̀rọ wa kí ẹ fi ránṣẹ́ kí ẹ sì fún sínú rẹ̀ a máa ka fún yín kò jẹ́ dandan kí adọ́dàn ibi tí ẹ gbé wà kí ẹ tó gbọ́ gbogbo àwọn tí ẹ kí a fi àsìkò yẹ fi kí bàbá wa fẹ̀sán nílùú mọ̀nà ọlọ́run fẹ̀sán nílùú bìtìrú ìyàwó rẹ̀ pẹ̀lú àwọn ọmọ okùnrin fẹ̀sán de paul akinyo àdúgbò ìpapá wa àtipa àdìní bàbá wa òun jùlọ ọ̀rẹ́ wa pàtàkì pàtàkì akéde mọ́ francois ní ojúlé rẹ̀ lọ́hùn tó dáta mọ̀ sí ọpẹ́ olúwa ní akíyàwá tí a mọ̀ sí zainabu tí wọ́n pè wá nílùú tuyi ní ọjọ́ àná akí wọn kí gbogbo àwọn ará ìlú tuyi pátápátá àwọn tí wọ́n bẹ nílùú jàwòrán kí wọn bàbá wa tí a mọ̀ sí sàbí jamiu wọn bẹ ní tí ọlọ́run o ọlọ́run ọbalókè kò fún wa ní àlàáfíà ẹkú ìtọ́jú bàbá akíyà àti àwọn ọmọ pátápátá sàbí làtífù ní kàkíkòkà kí wọn àwa padà nílùú paraku láti kí ìyàwó alájà àlíyèrí mọ́tò ní kánàgbẹ́ lọ́hùn àwọn yáwa nu akí wọn ọlọ́run ọbalókè kò jẹ́ kí a rí yín pẹ́ àti kí àwọn tí ó ń bẹ ní ojúlé ìkóso tá a mọ̀ sí kòsò ní alẹ́ àbí ní ọ̀dọ̀ gàdóskùtù akí wọn ìyàwó akútúrí ẹ̀ àǹtí àkí gbogbo yín àkí àwọn ọmọọṣẹ́ àkí gbogbo àwọn tí wọ́n ń bẹ níbẹ̀ pátápátá ànígbàgbé ẹni wa àwọn jùlọ tí a mọ̀ sí olówó kéré michel àkí wọn àbúrò wa àwọn jùlọ àkí gbogbo yín pátápátá ìyàwó rẹ pẹ̀lú àwọn ọmọ akéyìn o ọlọ́run ọbalókè kò mọ fún wa ṣe jẹ́ afasikú àfi kí pásítọ̀ wa ètò sunday ọlọ́run kò fún wa ní àlàáfíà àti ayọ̀ gbogbo àwọn ìdílé dùsùmú àkí wọn gbogbo àwọn ìdílé kadí ìdílé ìyàwó àkí o pé ẹkú àsìkò yìí ìdílé bàbá wọn bìlọ àfíjì dáúdà rí akárí àkí wọn ìdílé bàbá baálẹ̀ ráímì àkí gbogbo yín ìsádi ara àti wọn kí gbogbo àwọn tí wọn jẹ ẹbí èdè ara pátápátá ìyá àti àwọn ìyàwó àkí wọn pẹ̀lú àwọn ọmọ gbogbo àwọn ìdílé tó wò sí ìdílé balógun àgbàgbé ẹnìkọ̀ọ̀kan gbogbo àwọn tá a gbàgbé lọ́jọ́ ti ní ẹ má bínú sí wa ikú pẹ̀lú àrùn lọ́gbàgbé ẹnìkọ̀ọ̀kan wa alhaji wa alfonseni ni ó kẹdàmà kí wọn gbogbo ìlà kí o pé ẹkú àsìkò wa ọlọ́run ọba lókè ló fi àbò rẹ̀ kó fi gbọ́ ẹnìkọ̀ọ̀kan wa àníṣù lọ́wọ́ ikú àníṣù lọ́wọ́ àrùn ìbùkún ààbò ọlọ́run ọba lókè kó máa bá ẹnìkọ̀ọ̀kan wa gbé ọmọ yàbò ròyìn rẹ̀ mọ́ ṣẹ́jú wọn dágbére fún wa pé ọ̀dọ̀là.
0: Adúpẹ́ bí àrùn náà ṣe kí ẹ̀mí náà mọ̀ kí ni ọjọ́ tó ní pé ẹgbẹ́ bí a sì bẹ̀rẹ̀ ohun tí tó bá dùn kì í pẹ́ jù jẹ́ kí ẹ gbà pé bẹ́ẹ̀ ló ṣe rí ìṣẹ́ra àmọ̀ sọ fún mi pé àwọn máa gbéra kúrò nílé iṣẹ́ bí nítorí pé àwọn ètò mìíràn bẹ̀ fún wa a sì kí n pé ẹ̀kú ọdún ọjọ́ òní kékeré ọ̀run olùwà jésù kristi yóò jẹ́ ohun ayọ̀ fún wa ohun dúdù olùwà fi kún ojú wa àlákàlà kúrò ní jẹ́ ti wa ayọ̀ ó di ọjọ́ ọ̀la fún ìtẹ̀síwájú ètò wa ó dìgbà.